0: morning on top of Zobia FM 95.1. Every Monday go reach Friday from 8:15 go reach 9 o'clock for morning. Make you no miss her.
1: Ohun èlò tuntun kan ti wà fún sísè àwọn oúnjẹ aládùn.
2: Ṣé lóòótọ́?
1: Bẹ́ẹ̀ni, Tasty Cube Chicken Flavor ni o, tí wọ́n ṣe pẹ̀lú àwọn èròjà àbáláyé láti sọ gbogbo oúnjẹ tá a sè dàjẹpọ̀nù lá. Bẹ́ẹ̀ni, Tasty Cube Chicken Flavor, á fàdùn ara máa ń da sóúnjẹ.
2: Mo ti gba ti Tasty Cube Chicken Flavor lẹ́sẹ̀kẹsẹ̀.
1: Tó bá jẹ bẹ́ẹ̀, má já fara o, sáré lọ ra Tasty Cube Chicken Flavor tiẹ̀ lónìí láti máa jẹ̀gbánú oúnjẹ àjẹpọ̀nù lá. Tasty Cube Chicken Flavor. On fun wa lounje to gbadun. Tasty Cube Chicken Flavor. O wa lọlọgọrun gramu. Ọlọgọrun mẹrin gramu. Atọlọgọrun mẹfa gramu. O tun wa ni ye fun.
3: Welcome back to your mama Chukma Station.
4: 95.1 Wazobia FM.
3: Chukma.
5: 95.1 Wazobia FM.
6: Sugar!